0: temi aritibwe egba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rẹ́ mọ́dé ní oṣùmẹ́rú yínú oṣùmẹ́fà yínú oṣùmẹ́jẹ yínú oṣùmẹ́dógún ọ̀rẹ́ ní ọ̀nà karùn-ún bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti ti ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ àwàlàkọ́ yìí nàbẹ̀ kó bulamba bẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ kúrò ní iye nlẹ̀ lu tógo ẹ̀ njọba tógo àpè yín pò nìkan lójú fò sí sí ká gbẹ́ ọmọ wọn lọ ń lè dòtó yìí bẹ́ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ yìí bẹ́ bulamba tán náà sùnú múdọ́ yìí bẹ́ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá kọ́ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ wà ẹ́ eké iye ara pàtà yín pò nàmẹ́ kí ca etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ní kòtò wa ní eké dì kòtò yẹn pò nkọ́ bẹ́ẹ̀ ti níjọba iye àrí di afọ arílẹ̀ òun náà bá pa ọ̀yàn òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
1: ǹdẹ̀ máa wo ìwọ̀n kún omi ló ní àjíwẹ̀ máa wo ọlọ́run.
2: Yoda siya yoda tun doga di kaku fan. Miyabe wana veve ki mi dan kodo etibe novi toninyo. Pwane mi vava le radio reolbe mwati. Novi toninyo. Nyi wana reke kounan puto. Agbe me nya onu veve etwa. Pomekbe non onuti.
3: Nyabe zomado novi toninyo bi wana. Oda ke misi na yawla se yawla le ndoga di kamea. Ibe game ibi zomado. Sibili ki ninyo ne. Mi pwane poso pomebe nyanti. Ibi pwane poso awedo mebe enya ulonti. Nkewe kamea. Me be talk boa e no want me pon poso be no vidi ba so dele imi
2: fada ki vina me kwa me san o do be hado la o la plo mi le ga popo de ka be a di dodo mi kudo danya vovo abe e sron dede alo ka dodo nui le di la ko vido mi e do be nyan o gba kudo bubu o le togo alo juta dojo a va mi a sro a fo dede nui o gba kudo hado me gbe nono na mi abe nko gbe dede
4: Togo sama bele ni botu jonglu bono no modale minisi we jonne do no da la fi do meyo ne inisuru ya badenga ne da manga go jonne botu jonglu bono yoyo ge o ne bi hi u sama de ne zize bo go jo utugo holen de ne da titi ne bette ge so bolu ne bali ye go yo fala to mir ne go rom dindima na bele da ke jela da le pagal u hon ne be chel da ge se ya tikiwa na bli re re le pedeu sobola ele hong de galida le bihi ulunuena adaba ga deu sobola ane tadene pai rukone radambo ne tumir ne le tribuze turo jamie sobor gin mbuni ze pulu kono botu ko donyo tomdune minisi we ojon ne to nada la fi do meyo yo damno noni inisuru ya ne basu suru do
5: Okay, you know what I mean?
6: Can we try it?
7: Yeah, they can work with it.
5: Instead of... Can we do it again?
8: Yeah.
5: You know when you do things for God, you must do them bigger. So we go in triple. All right, listen to the whole flow now.
8: Yeah.